a fi ti ẹ̀ gan ṣàpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí. Ó jẹ́ kí òun gan wá bọ̀rọ̀ kọ̀ fi ṣàdá láti wá iṣẹ́ míì láti fi kún iṣẹ́ ọwọ́ òun. Ó wá rọ àwọn ìjọba wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìgbìyànjú tiwọn, ṣùgbọ́n ó tún wá rọ̀ wọ́n kí wọ́n wá nǹkan ṣe sí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí gbọ́ pé ẹnìkan tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀, ìyẹn ìjọba ìbílẹ̀ Owan West ní ìpínlẹ̀ Edo nígbà kan rí, tí ó tún jẹ́ alága àwọn oníbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ náà, tó tún wá jẹ́ alága àwọn akọ̀ròyìn Sports Writers Association of Nigeria Tábàlà Àtìkó, ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje sí ipò ilé ìgbìmọ̀ asòfin tí yóò ṣojú àwọn èèyàn rẹ̀ ní Owan West. Ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbíní tí ó sì ti gba fọ́ọ̀mù rẹ̀. Ó wá rọ àwọn ẹgbẹ́ tí ó ti fẹ́ ṣèdíje, ìyẹn All Progressive Congress, wípé wọ́n kó àfọmọnìyàn ṣe nígbà tí ó lọ gba fọ́ọ̀mù rẹ̀ ní ilé ẹgbẹ́ wọn.

rọrùn ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni ọlágadé ọ̀làbí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ọ̀wọ́n gógó gbogbo nǹkan amáyédẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń farahàn lára àwọn òṣìṣẹ́ ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ nígbà kan rí ní ìpínlẹ̀ Edo ti fèròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà. Àwọn agbébọn ya lo ibùdó àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa mẹ́ta tí wọ́n sì ṣe àwọn méjì tó kù yánnayànna bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin ọdún àwọn òṣìṣẹ́ káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, òun náà ni àwọn òmòye jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó gbówó lórí ó ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣìwà àti pé ó hàn lára wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ tó gbòdì nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò fi bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ déédé ní èyí tí ó ń fa kùdìẹ̀kúdẹ nípa ìpèsè àwọn tí wọ́n ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ajé gbogbo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Comrade Solomon sọ wípé bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ owó epo tó gbówó lórí, ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa

ni ne ne ni nan ma fi ni do ti ma fi na ta do kere bi de ji upa lo ze gbe do kere ma e Pascal mystery ona e je ye ti ke ye ro na ma wi e Christmas bi e Easter Christmas mo gbe ke u gbe na bi o mara yere ira yere ko na le bi o Easter e bo re pa no na gbona ye ka se okun eni ebo so no bla na ye eni o je je to na bai ye ani no bo ma che na o ye ko e rete urebo ki Jesu Christi ni ake bie ko e no hin di bi Passover ane mi pe no ma no na lu e do ti un pa te ji agbon re gbe bi yen ka mo re gbe dam do na o ma na ma ka lu e onu yen ko e te ji agbon re ma le onu lu e ni ko na ma sha i ta le na bo yen ko e re gbe no re hi olo re ji won e mi re gbe ni Jesu Christi yen ko re gbe na re lu ona bo olo o ino re ji won te ni e ve na ri na re bi o nare mege upon are gbe re bando egbe ni ani oru so npo bando egbe bi sege nare nego bu hun cross ana ro ni ane be no ni o maria ni re na ho ege nare sa lo ya ma lo ga re pando ajukun ene ni nare gbe emi o ha yo no re ji ebi o ta ko hin re yo dokere ma ge osono bla ohun but e ki oha o e gbe sori a re jima o ra he yin ni so bla mo bo je no ma ma no si no re ka o de no ja e bi yin na no ilu keke do re ni ilu mi e fa re jima re gbe e ji a re a mo re gbe bo na gbon ani Jesus Christ na o to bo re gbe ma ma gbe re gbe e na e ni e bo sono bla ke mo bo ta le jima lore yo ye ono mi on ono mi aba ele ni one aba da iwe ta ona ono mu po mo pa no ze ba ka ho eni ka ho na o ma ke ni o ka na la de bo ta i de ma ke fi o dun ma re re le ni re on lo de ni ona re ku ma ke re gbe ku gbe re ti on lo lo ko e ni ma re yi no yi upe mi ko he ni no rezo gbere ma no yi odo ni mara mi mi efa o wa mu ga re si po pa re ji ono ko po re mu ja bi odo ni ra ni e bu so ba re ta do kere e ye bere mi ko mare karo e bi e je ji ri bi no re si o mara mi mi efa Hebrew turn a dokere Hebrew very be Hebrew gbọn uno gba no zi iyan uno no zi ise nya oje ge ki ma o ma won ma re hin ene na ha fe gi pe ki salwe ni lwe ni ko ina yo de re gbe ni ze no na hin ono e mu ja pataki bo ono po no mu ja no yi ono pe shakia bi pe are ora re gbe na re ma o pe ya ka debo ana se ba no bo ki ana lo ki Jesu na te ni owo kan ka de o lo ro re mu ke e ri u le ki ye ko e te ni e ya re amu gbe na re do re zare ayi bọ́n pàk sọ́nù bla èyí ni ọ̀pọ̀ sọ́nù bla náà nínà bọ́ọ̀ fanu àtàmà wà yẹ̀wò ẹ̀tàmà wà gé ọ̀nì jésù nà ọ̀rẹ́ kí yóò pè á àwọn ẹ̀sán òpè á náà ẹ̀bọ̀n ní búùbù tá ẹ̀dọ́ kiri gé ọ̀rẹ́ náà jẹ́ àdó ọ̀fà dé wọ́n àgbọ̀nà náà àmì mẹ́wàá fa tọ́ ní ọ̀rẹ́ ge Jesu ova de ana ye posho boy te ye de re ko re ba de ba gbon ina ko meji na we gbe ke
Jésus eke si Marie ona aveke ki Elizabeth. E ni ore ta do kere mama ge ona ko ni omo hwa so so no bla no wa pe wan bi bi kwa. Ebe ni John igben ona o ma wo to na do kere mama. John won wo lo no hen. No ba no hen. Kun lo no si isinya uje ona wo to ni. Ele na re bi Jesus. Nore yi o wa kere. Eni e bo sanu blana. Ena yo yo mama mama e mi se na ge ona. Yi so o ka kere de ji o sanu blai ki. O de ri we de ki sa si e gwa o sanu bla. Ona ze ni ilwe mi ko na ti mi. No ma bi sha kia. De ji wa ri. Mare sabo now on a guiding. My king, he be on your hafery, no man said it, don't swig me. Now I'll be okay. On our own game, I'll be okay again. Whether I get the little yakke, or no little money. Can I let you okay any? A little pejaka. Nay, any person of Ghana, Taman. I heard a pejaka never yet, not either he or that be man. And I will ride a car, any keke no jani ni nagbebuto nagalu teji ona pe jaja bo ka no yi iko akovin na re taido kiri boy hi ele ni ele ki Moses no re re ma fi re ma mi mi efa e gba fa na taido kiri ege ni oni ma cho epiphany na re re Jesus ma any even Nivale Leonke that Oki Onefa. No, you need only Zen and I may be Oki Oriano. Oh, I worry or not, but he oh, I see Sonobla or Aluiman. And then in your hill, a quarter man in your Nile. They said, where are you going in your journey? One of where you put one command here in my quarter. That either. Only Jesus like to vote a man. And what I know. But when he's able to make me manly, you know, me, if I have a gym, eh? Now, Bano won't gym, eh? Aunt Anna, I will hear Olo, the gym. My master boy, I'll be for not a boy, Roy Tamar. But my right, you dare, take it and day. I didn't know in a red journey. I will have you. It'll tell me, Mammy. Oto bejoy ye ni Nazareth. That is bura agbodi wo kan di bu boy koku kan di ni ma se nwa de ni si pe pa de si pe va ara agbodi ara am toy da ra mi o gbe abai e ma ni e mi so no go so no bla olu mi so na na jo no ka ki oto Egypt e ne ni na re gbe garun afo o ko ke fi jere e le ni ki e duki na so we ni e duki I don't know if you're a kid or if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. I don't know if you're a kid. Malage iye ki Jesus Christi ebore oye woro kutona ona se ino tamawage o ba ma poro le bi le gbe ke na si iye ko ge iye ki eson na mi iye ki na akere he je o de na le yutu bi ebare segbero to re wi ebi o re gbe no jai na re kan o ye se gbero to niyan e bi e rai no na sabo wanre u bo ke e si e no re wanre ye si ani je Christ na bi Nazareth ona e ta mu ma ni ilu emi na ye emi na ke lu ye no o ye na re apu ke re apu ke e hi e na re gwa no emi e be ke onu wa ni o na se ni no, muy oni.
ẹni yẹ lọ rẹ káyé ọsẹ bá tọta jẹ náà rẹ lẹ rẹ rẹ lẹ pé ẹ bọ rẹ dọnu wà nílẹ káká lọ yìí máa ní ìrọ rẹ já má rẹ rẹ rí èmi rí gbé lọrẹ táì èmi rí gbé lọrẹ táì rí olú ẹni kọ rí gbé má rẹ kàn ẹ kí lọrẹ táì rí wẹhí yọ wọ má nílẹ rí mẹka lọ mí ní abamẹ ìyẹn wọn abamẹ jẹ mẹ lọnà gbọn ọlẹkẹ ebe nọkìá ẹni máa yẹ tí wàhálà yẹ lóku náà ẹgbọn náà dókèrè náà yí unọgbà nọzìvà unọnọzì ìsìnyà ọgbọ ìva ọnà ọrí ẹ ọrítà nọkìnrin nọ kó mẹrí òdòrè ẹni nọdẹka ẹ mọ pọpọ òdòrè ẹ mami jésù ẹ má ẹjọ gbéra kí. Ìbọ̀ kí tọ̀nà tànà wọ́n á kí ń nà kí ráhùn náà kí nà ìrẹ̀ kó àhùn rí nà ọ̀ máa rẹ̀ ní amọ̀ pópó ìrẹ̀ dàgọ́ gé ìmá ní ọ̀ọ́yà kí ébí ìbọ̀kárẹ̀ alùmí kẹ́ ẹni ọ̀ọ́kẹ́ orí ọ̀hánà bọ̀bọ̀ jẹ́rẹ́ àgbọ̀n so ọ̀nà ọ̀ẹ́zẹ́ nà ọ̀nà ìhìn ẹ̀rọ kó ìgbèrè ẹ̀ kí ọ̀ mọ̀wá àmọ́ sàbọ̀ lẹ́yìn azọ́ ìgbèrè wọn pẹ́kẹ́ òjèbè ìmẹ̀wò tàdó kéré ẹ̀nà gbọ́ ní ìlú ẹ̀mí ìhànyà òjìnà ọ̀nà àmọ́ tàdó kéré wọ́n ilẹ̀ nà ní máa ka ẹ̀họ̀ ìmọ̀lẹ̀ bá rí àti ní ìtara yẹ kẹ́kẹ́ ẹ̀bì jésù kristu rẹ̀yìn yẹ gbọ́nà gbọ́nà wò nígbà rẹ rọ ìhìn kẹ́kẹ́ náà yé ní máa rẹ̀ yí oye mi ọrẹ ọrẹ ọna pa sàbọ mi ọfà ọwọ mi rẹ bọ ma wọ ta ẹdẹ dènà àyẹtà ẹfọ àti ẹmu rẹ bọ rẹ kàn án rẹ bọ ọfi ẹmi ọmọ ọfi ẹmi ọmọ ẹmọ sa saho nalẹ na ma sàbọ mi ọni mi ẹfa ni ẹdẹ náà kìkì ọna ẹnyà mẹ ìwòrọ ẹsẹ ẹnà ẹdẹ náà bá dé mẹwò ti ọni ìlú ẹmi ọni ìyìn ọnyà òjì rọ tẹ. Babu, bakwame, ndakawame.